0: baint rí ghalamon córatí ríis fín gás ar bhún práine agus deir a chur lena nainas tionsglich. Ach dúrt ceart chumun san Arnal Feibli nach leor an ciste ergit se le réitacha áil ar a nainas. Dúrt ar an agéltacht a dara kiliri gamach ardú a wad ní smúr chúrsí rahe san gailtacht agus gan rín ar fad sna blíant a gávíligas a fíhacht agus gávíligas a fíhaní ná mar a vesán an blíant se hagan. Dúr tse náglavar áwadzin gur ardú go 5.7 milliún euro a vés ar chátachas ar chúrsí rahe san gailtacht an blíant se hagan agus gur bin bag nach sé fíin gaid gardú a gomprad le fíhaní fíin gaid gardú an tam se nara. Dúr tse tera kiliri gur ardú go 10 miljoen euro voor het dras naar geldtachten zo gaan als neusje nee, agus gur ardu go miljoen euro voor forest naar geilge. Dieren tijden graag achterge Helen McEntee gaan jan die eerst war leggen mag schichan woon in de Israëli gus Palestini se maan erher. Da emmer die erfod Israël en jov als een drama Marius na hansige runje Hamas, Tríblian is lanyov i chyrt yn cwymde. Mariv oski yn gachie dig dynas na hantzige yn Yeshkert Israel agus togiw oski yn gachie dyna ele yn yngiela. Der na hudrash slant yng Gaza gwyl oski yn siachtu cair mile dyna Mari ag forsi Israel sy gantar o harla ansige Hamas tríblian ochen. Dyrt yn tari mekinti rys delanyov go ganyn Udrash na tírisha, Hamas agus na hansihe grán na rinishead agus fwygar hog sia dín in ngiela. Rinishi achan iele ar Israel freshen cúna dainachta is skuile isteach go Gaza. Bei sérivi sér a gríslach a gondaghún ng áll trunúna leis an denyur a maríf sa bléisga harle gorashtin jin chéribliana sa lanyov i chyrtun cwímde bei tilifisha ar nuiachta twishgirt. Chyr yn Dr. Richard Brown y tan y llan ffawn er lawr ond adnasiwn dyn y tirisio gyllandal ar y Nidrlin, ffainig gwbl yn cwrs inslach dy sirga y tŵrt ddeis gwychrach o dori nis mwy yn asbalach yn achor nis gyda. Rwy'n eisiau'n chantio e cogar fwy chwrs di slandala ar y Nidrlin y tamla clia mae'r chyd y gwych dranach na tirisio er chwlia eintys na Europa. Rinne Realtas na Franca ach in ar galtí sgyle na tíre fylle ar an siomra ranga y fíne sin na nagodí fi ar fod na tíre nie in ar togiw hard ar chwg chie dyna. Rach dalw na hagodí le ard a harant ar an drochwal y chredins na daltí y ta ar chors edrychus na tíre. Wain drochor di hygar os cyn yn da sgôr y mwyr hefne môr yn nhw'n dal gan y gondau lwy, heis gyfert ar i'rwch di yna ond sgwtr lectrych o rysia er y wain tro ag harter lewyr eisiau hocht o'r eir. Cyrw drochwael ar y fer agos ta corlaeis gha cored sy'n ospedil, tan y gardi y gerol lawr tyle dyner by o chynig yn meid o harla. Byfyniad na sgil ta nosiwnta agos idrnosiwnta.
1: Nuacht na gaelt dynis tas nu sa deisgert a leif i conlóki vain. I ráta sa eisi a chanewf dwrt bon a hod riad a cair unedi un tí altrinis Ocean View ar a gaum Gary Gavigan gofuil un inestiacht suntasach diantaka le cur le lian na lapacha cúrum a gorkaghine agus gofuil un tig altrinis Ocean View clárhinis a kikwa de chahar diag ar ehed ar a hori. Fi tig altrinis Ocean View i athi le blian anuas agus obar a chóriha agus hafaltach da tine ar bon. Rymi sin vi se o stúrig faim nach na sérvíisi slánte hog banistú an tí ar láib os na seanna únéirí an cólacht Aparí Living ar a bh cadúnas bunta dóibh i chicfu tuis go raibh na caiidán sáhált le tuis ná raibh na caiidán sáháltachta sáirithe chu. Dúirt Gary Gavigan go chóma go mbeidh post nán de teocha duine idir lánaimsire agus páirtaimsire nuair a bheith tuig lán agus gfuil fáilte a chur rimis roimh iaratasaí ar an gcuarm fad tíormach sa tuig agus ar fosta na leis. Cé go bhfuil fáilte chuige rimis an í ceocht do chuúg chiad euro do ghine flef mí chuma sa fógraíocht sa bh séadané, deir an taiddóir leis an agraíocht rihab Padraig go hena féin ó bhailnar teireg nach Lóré. In aglamh den glárá ó bhaid inniuh deir se go bhfuil an costas ar dhaine fé mí chumas níadathe go mór le bliana nuas. Seo mar láir se.
2: Tá dí mar an fáilis an í ceocht breise seo ná bhfuil Als je de huidige kostelijke bresje hebt, heb je een geest die mij komt te werken. En kostelijke nog verder een hakkend, maar dat mij komt te werken. Als ik hem heen, en mij komt te werken heen. Als ik een ander tijd in te gaan, de rehab, ben kostelijke zo'n tas bresje, bin letrach as bresha